Awurade nhwɛ obia de fre ne fi ba so wo bra ne ho rema asɛm bia ebusia mpa ebo eja dem eja wom awurade ate anɔpɛ nso yɛde brɛ wo ne ba cɔ frɛ wo nua no frɛ w'adamfo no frɛ abusua ne bi na ka kyɛ nsɛ ɔmfa no afidiɛ no ntɔ ɛyɛ adom fm wo nua no w'aborɔkyire ne frɛ no sɛ ɔmfa no afidiɛ no ntui adeɛ ɔwɔ aborɔkyire nso ɛmfrɛ deɛ ɔwɔ Ghana ha na ɔnka nkyerɛ no Awurade nhyira w'adwuma so ɔnhyira wo yɛfo no mu mma ɔnhyira biribi bia a wode wo nsa bɛsom bia yɛ bia Awurade nhyira so ma wo adeɛ biara a wohwɛ ne mu kwan bia Awurade ma mmere mu ma wo Awurade nkasa mfa wo ho ɔnko wo ko nyinaa ma wo wọn wá ẹni wọ kunu nyame ni wọn kọ wọn wá ẹni wọ ham nu nyame ni wọ ham bẹyì mọ nsàmù ni bẹyì hímà fọ a wọn mu wọ yẹ nfi ahodoɔ mu wọn mu sọrọ tia awari yẹ sọrọ tia awọ sọrọ tia dwuma ẹ sọrọ tia nipa abirabọ ẹna nyame ankasa nkuku bi ama yẹ ọmọ nkurumdi yẹ mìíràn.